sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kó wú àgẹ́tẹ ìlú ọgbọ́n. Àní tó bá dúró kò ṣọ́ra, fáwọn ẹlẹ́tàn Èkó ní bàjẹ́.